0: agal sahéiltacht agus ahfuil géalga angéalga lárnas na haimeachtaí sin.
1: Agus mai ceúil álas le fáil maidir le imeachtaí heachta na haireachta a bheits ar siúil ar fud go na ngáil.
0: Well, to lista omlan na namakti ar fáil ar Thiobh Idirling seachtaí na haireachta ag Heritage Week Pongaí agus bhfuilfing do daoine brathnú ar an chláir roimh ré mar tá cuid imeachtaí ina bhfuil áiteanna le coronaria ag agus tá teáin leis na líon daoine a leacmhar lá.
2: Mae ein iari o athig eirar ta chwrlio condau yn ngal i cantla i Martin o Fari yn sy'n. Sy'n ymwyl wynio, dan lenyw, mae wyha sy'n rhaid yn ymwyl harta y fi mwyn rwyni arta, na Victor Cruz o ffaharta y fi mwyn ffwyma, na o'n dolan y fi mwyn technion arta, agos fe padio grifa y fi ymwyl ieriau. Wym sy'n calwm y gyla asbyg, bwyn i gysylt a sy'n jeiw siarad yn ymwyl.